kẹ́kẹ́ ìyẹn mo kò fi ta o ẹ̀ ọgbẹ́ o sunsun mọ́ o kò fi tẹ ojú ọgbẹ́ o sunsun mọ́ o kò fi tẹ ojú.